স্থায়ী আল্লাহ, যে লেনেন লুদুলি আল্লাহ, দেবকন্যা বলে আল্লাহ। ইউহিব্বুনহুম বিনু লেন দিবগ কাহুবিল্লাহি মিন রাব্বিকে আল্লাহ, বগ বেল মির বগ বগ কো নি গ বগ আল্লাহ, ইয়ালা নেনা বগ গগু বকাল লা লো বগ মো খাম নিত লা মো খাম লু মানা দন বোকো বগি নি গ বগ আল্লাহ ইয়ালা নেনা বকাল লা ইউহিব্বুনহুম কাহুবিল্লাহ সুবাবা লু বকাল লা দন ni sanna bëgg ku nekk nag sa nga bëgg sa baay, bëgg sa yaay, bëgg ku la nga bëgg ko, waaye nag ni nga bëggee yàlla moom yàlla rek nga war a bëggee noonu, ka xubbillah yàlla rek nga war a bëggee noonu. wala zina aamanoo ñi gëm yàlla na ñoom ashaddu xubban lillah yàlla lañ gën a bëgg, ñi gëm yàlla ñoom yàlla lañ gën a bëgg, yàlla leen gën a leneen lu dul yàlla. ñi gëmul yàlla biir nag am na lu leen gënal yàlla. ah ndeysaan benn waaye mas na ko wax Serigne Koso, yàlla na ko yàlla yërëm, ñëw fa di wut si lum ngéntee. Serigne bi ne ko xaar ma dem Daar Mousti comme kër gi li fi nekk sakkanut, daal oto mu dem Daar Mousti diggante bi xaw naa sore ba ca timis mu ñëw amee fa ñeen fukki junneem bokkoo dimbali ci ngénte li. ñu ñëw fekk ñu jël simis rek waa ji sëlmal benn rakka la ñaama ko mu ne fa ñëkk julli ko. waaw ne ko sëñ bi ñëw nga ko waaw ka waaw loolu lu la yóbbee dagg julli gi mu ne ko bis na ko te yaama gënal yàlla ndax am naa ngénte jaaxle ci fajuko ma sal sama dàll ñëw. sëñ bi ne ko waaw jërëjëf loo paasan bi ngay ñëw mu ne ñaari téeméer mu ne ko sa ñaari téeméer gi nii ñi mu ma la jox paas bu la delloo ñi mu ma la jox paas bu la delloo fu nga jógee bu toon naa nag ñin fukki junni waaye ñi mu du ma la koo jox ginnaaw maa la gënal yàlla tiit naa ci loolu ba ñi ma laa jox yéema yow doon daa dugg ci nég ci ëllëg sa ci dimit lay door a génnaat ndax tiit yàlla na ko yàlla yërëm. gën naa aduna daaw ci weeru janvier waaye loolu ab Serigne loolu la war a def wax la xel lu rëy li nga wax waaw ndax ba waa yeneen Serigneam sëñ bi yaa baax mu ne ko eskay mu ne ko yaa baax mu ne ko eskay ñu ne moom yàgg dafa jékki-jékki ñëw ne ko sëñ bi mu ne mu ne ko yaa bon mu ne ko ba nga ma waxee yaa baax laa nun suntu mbon bi waaw waxee yaa baax laa nun suntu mbon bi waaye yàlla ni nga koy bëggee war a ko bëggee lenn bu yàlla wéyee nag li ngay bëggee yonent bi moo war ci tege bu wéyee nag ni ngay bëggee diine bu wéyee nag ni ngay bëggee sa ñaari wayjur su wéyee nag boo amee jëkkër wala boo amee jabar waaw su wéyee nag loo ca teg yaa xam waaye boo jiitalu ji boo moytul mën na laa jural ngaañ walaw yaraa ci bu gisoon allazina zalamoo ñi daan bokkaale is yarawna alazaaba bis ba ñuy gis mbugal ga kon daa ñu nga xam ne an na alquwata kattan lillahi yàlla rekk ko moom jamian lépp wa an allaha ta daan xam ne yàlla shadidul azab ku tar mbugal la yàlla nañ ci yàlla musal. istabarra ak kera ba nga xamee ne dana dañ ay boo fekkoon kera ba nga xamee ne dañ na allazina tubiu ñañ daan topp min allazina tabiu ñu dañ ca ña leen doon topp yowmal xiyaam istabarra allazina tubiu ñañ daan topp gëm leen ànd ak ñoom te ànd ñoo ñoom ci lu dul yàlla ñu dañ min allazina tabiu ca ñeleen daan topp bis boobu dana ñàng lool ndi ñëw fekk koo toppoon bi nga agsee rek moom ci boppam mu dañ ci yow yow mi daan toppe ci nga daan topp dañ ci yow waraawul azaaba ñoom ñaar ñëpp ñu